0: Allah no ma pe.
1: Help, I will give you call.
0: Olore ma pe. Allah no ma pe.
1: So pe eleda mi o.
0: Je ko Olore o pe mi.
1: Allah
0: no pe mi. Olore o pe mi. Jana no pe mi. Olore o pe mi. Jana no pe mi. Olore o pe mi. Jana no pe mi. Eyin omo mi o.
1: Se
0: lo pade Allah no. Eyin omo mi o.
1: Name.
0: I want to move to Canada.
1: The people that I met in Canada.
0: Let's
1: leave that. Somebody can help. In the name of Jesus.
0: We
1: miss benefactors. The book of
0: Psalm 75.
1: Verse 6 and 7. What does it say?
0: Oh yes. Ewa wo se Oluwa o ma lagbara kuro lori ite
2: o gbe
0: ta na ka
2: soke
0: egborada
1: I want you to believe this.
0: And come Belura Gaula.
1: There's somebody on your seat of Hannah.
0: I tap
1: them where they're sitting. I tell them, stand up. Did they tell you?
0: Oh, yeah, Joko.
2: I mean,
1: seat.
0: Gabagaza
1: Gala. Name of Jesus.
0: Niarabana
1: Gabusa. In the name of Jesus Christ. In the name of Jesus Christ. In the name of Jesus. His authority.
0: You
1: can say amen. I stand not to Lord. I speak not to Lord.
0: And it's
1: all the one that created the heaven and
0: the earth.
1: The one I call on to. Because of those people. I said the ones that do the seat of
0: honor.
1: I tap them. I command
0: them
1: to stand up and tell you. Your seat of honor.
0: You want to name for
2: you?
0: I'm just. In the name of Jesus.
1: Only wow. There is prophet.
0: Only wow.
1: There is
0: prophet.
1: I can never forget.
0: 2003.
1: 2003. I was at a college then. A friend of mine named
0: Colin Kendi
1: wanted to contest to become a chairman. But he doesn't have money.
0: Olokereju.
1: He was the youngest.
0: Lara, wanti.
1: Among.
0: Of
1: the contestants of the chairman.
0: I want to go to the Jeep. Someone
1: the local government.
0: One drive full of
1: there was driving.
0: And I said,
1: look at your car.
0: Yeah.
1: He was the one that is taking
0: to
1: I had to cut to you.
0: Ba, ba,
1: if you believe,
0: you sorry,
1: you want to
0: be
1: in your seat of
0: I tap them. In the name of Jesus.
1: Jesus' name.
0: Yeah.
1: Wednesday.
3: Baba wa so pe ogun aye eyin to ba le to soke le meta o ma wole mo se dide niyan lori ise mo sa to soke mi mo em ton so mi anything pa won mo se sun pada mama wa ba mi o wa ni daddy won le ran mi lowo nípa ogun yìí pé kì í ṣe ogun tí mo lè jà pé ogun ìpìlẹ̀ mi gbogbo ibi tí bá dẹ̀ ti dé wá ní ìyá mi ló fi mí kì í kódà ìgbà tí mo kó lọlé àwọn àjẹwà bá mi lójú oorun pé ara wọn ni mí onímì kì í ṣara yín àmì ṣáìbọ̀ god I speak in tongues so bí gbogbo ẹ̀ ṣàṣeyọrí nìyẹn tí ìyá mi bá dẹ̀ ti pè báyìí kan máa dojú rú so máa máa wò pé ọlọ́run tó bá pa mí wọ́n rí èèyàn tọ́jú àwọn ọmọ yìí ẹ̀ sì pọ̀ so ó ṣe di pé bàbá wa wá nìyẹn mọ́mi wá mú mi lọ bá bàbá wa wá ó wá mú mi lọ sínú ọjà kóòtù ó wá gba gbogbo àwọn nǹkan tó gbà lọ́wọ́ mi ó wá ní eléyìí tó kù yìí o pé kò ní ná olówó pọ̀ tó máa ná ìlú mi láti ìgbà yẹn year before the last ṣọ́ọ̀bù kékeré yẹn
0: mo
3: ti kúrò ńbẹ
0: mo ti kọ́ sí ńlá òkè fẹ́ lójú ọ̀nà yín
3: bẹ́ẹ̀ so mo ti kúrò ńbẹ mo ti bọ́ sí ńlá ọjọ́ kan náà mo tún rí wọn lójú oorun mo bá kó kọ́kọ́rọ́ tó pọ̀ fún mi láti ìgbà yẹn even ìgbà tọmọ mi ṣe town school tí mo sá admission mo mú vision mo mú lọ sí lúfàpẹ́ mo rì mọ́lẹ̀ pé ní orí ọ̀tà àánú bí mo ṣe délé báyìí iṣẹ́ tó gbà ẹni yẹn ó ṣe international passport fún ó gbé mọ́tò fún ó gba driver fún ó ra fún ìta mo ti gbọ́ pé fóònù tó wà lọ́wọ́ ọmọ mi gbúrọ̀ wọ́n ní iphone 17 ó ṣe jáde ni bí oríṣi mẹ́ta náà kó fún ọmọ tí ò tí ì pé 23 years ọ̀nà mi là kódà gbogbo ìṣòro tí mo máa ń dojúkọ tẹ́lẹ̀ àwọn èèyàn ń bi mí pé bóun ló ṣe jẹ́ ìfọ̀ àwọn ọmọ wa máa sọ fún mi wọ́n ti máa fi mí ṣe yẹ̀yẹ́ pé èmi gangan lẹ̀ ní kan máa lé mi ni o wọ́n ní ìyá ṣe bí ọba máa lé mi nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run
0: ṣe. Let somebody shout hallelujah. Sọ gbọ́.
4: Sẹ́yìn
0: náà gbọ́. A gbàgbọ́ bíbélì wípé bí ìwọ bá gbàgbọ́ ìwọ yóò gbọ́ ọlọ́run mo gbàdúrà ogún ọlọ́run máa hàn ní ayé rẹ lórúkọ
4: Jésù.
0: Ẹ̀yin abiyamọ ẹ̀yin náà gbé ọwọ́ méjèèjì sórí ẹ ṣe pé ẹ̀yin ọmọ mi ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ọ̀nà tí yín náà là
1: gba
0: ọmọ pínísítọ́nà ẹ̀ là wọ́n fún lọ́kọ̀ wọ́n fún gbogbo ẹ̀ wọ́n tún fún ní iphone pro max 17 ẹ mọ nǹkan tó ń jẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àdúrà ìyá máa ń gbà lórí ọmọ
1: mo tún máa
0: pariwo ẹ̀yin òbí ẹ mọ fọ́ra ọmọ yín ṣeré ẹ má jẹ́ kọ́nà rẹ̀ odíkẹ́ tó bẹ̀rẹ̀ àdúrà
1: lórúkọ
0: ẹ máa rí àánú gbà ọjọ́ friday lè máa ní agbára o ó máa ní agbára o wo engineer
1: yàwó tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni.
5: Orúkọ tèmi ni James Kòṣebínú ọmọ ìrò òwúrọ̀ ni mí láti ìgbà tí mo ti ń gbọ́ ìrò òwúrọ̀ lórí rédíò ìgbà tí bàbá wa gbé ìjọ wá sí ìgbọ̀ndọ̀ ìgbà kúkú ń wá síbí mo lọ sílùú fúrúfú àpẹ ìbàdàn nìkan ni mo ti bá wọn lọ ìsọjí dá ń ṣe àjọ ń ṣe ni ṣùgbọ́n ẹ̀rí mi ni pé oṣù tí bàbá bá ti ní ka sanre má jẹ̀mú millions ni mi máa ń gbà tó ṣe mo ti gbà wọ́n ní ka sanre ẹ̀rọ má jẹ̀mú pé gbà méjì la máa san lóṣù yìí àkọ́kọ́ san 3000 ìgbà tí mo san 3000 nínú iṣẹ́ mi mo dẹ̀ gba 1.5 nínú iṣẹ́ mi wọ́n ti tún sọ fún wa lára ẹ̀ pé ka san 9000 fún èrè òwúrọ̀ mo ti tún san 9000 mo ti ń retí pé kóṣù yìí tó parí billions mo fẹ́ gbà ẹ̀rí mi ni.
0: Let somebody shout hallelujah. Tẹ́wọ̀ ẹ̀ báyìí tẹ́wọ̀ ẹ̀ báyìí.
4: Stretch for your hands.
0: Mo gbàdúrà.
4: I pray.
0: Owó tó máa tán bùkátà ẹ̀.
4: Jésù. Only that will take care of all your.
0: Ọlọ́run lànà ẹ̀fọn lórúkọ Jésù.
1: Engineer
0: dúró dúró dúró dúró.
1: Engineer wait o.
0: Ṣé ẹ gbọ́ ntọ́mọ ìwí?
1: Do you hear what he say?
0: Ṣé ẹ gbọ́?
1: Do you hear what he say?
0: Ìgbàgbọ́ ẹ ní o.
1: Is his belief.
0: Ó sọ pé tọ́dún ó fi kólẹ̀.
1: He said to the end of the year.
0: Tọ́dún ó fi kólẹ̀.
1: The end of the year.
0: Ló fi gba àlá àtìyẹ.
1: That I was receiving.
0: Àwọn kan ní kò sí mílíkù àlá.
1: Some
0: people
1: say there is nothing
0: called
1: for that.
0: Kì í ṣe pé
6: àlá
0: àtìyẹ
6: ó jà wá látọ̀ lọ́jọ́ tí mo kọ́kọ́ gbọ́ bàbá mi nínú olúwa ìrò olúwo òwúrọ̀ ọjọ́ yẹn kó tó di pé ìjọ yẹn àti alulẹ̀ gbogbo wa fẹ́ lọ ṣe exam duty post àti kọ́kọ́ lulẹ̀ gbogbo wa wà ń lọ ńjọ yẹn mo wá rí wúmà yẹn ó wá gbé rédíò fóònù ẹ̀ sétí mo wá ń bí pé èwo lẹ tún gbọ́ ọ wá ní àbábá kan làwọn máa ń gbọ́ pé báyìí báyìí mo ní à ẹ jẹ́ kémi náà gbọ́ bá a ṣe gbọ́ ni ó bá dùn mọ́ mi nú ní ọjọ́ yẹn mo dẹ̀ pass exam mi láti ìgbà tí ẹ mo wá ti ń gbọ́ ìrò òwúrọ̀ ọlọ́run ó yí ìtàn ayé mi ó yí padà sí rere. Gbogbo àwọn ọmọ mi tó ti graduate tí ò sí ọ̀nà àbáyọ, gbogbo wọn náà ti wà ní abroad.
7: Hallelujah.
0: Ìwúrà takasakasa.
6: Mo tún wá máa pẹ̀lú gbogbo ogun tí máa ń là kọjá. Mo máa ń rí bàbá mi, bàbá ṣe bí ọba, wọ́n máa ní ọjọ́ kan, wọ́n ní kí n dúró sí ẹ̀gbẹ́ wọn lójú àlá. Mo wá dúró sí ọwọ́ ọ̀tún wọn, wọ́n wá gbé ọwọ́ lé mi lórí, wọ́n wá gba àdúrà. A ti gba yẹn, ayé mi ti bẹ̀rẹ̀ sí ṣó kọ́lọ̀ rere.
0: Let somebody shout hallelujah. Ọlọ́kun ní fi sílẹ̀, Jésù ló wá wa. Ṣé wọn náà gba wòlíì ẹgbọ́?
1: Yí
0: laborafika.
1: Mo
0: pàlàṣẹ ayé rẹ dìde. In the name of Jesus. Ìyanu pọ̀ o. Kí lọ́lọ́wọ́ lè ṣe? Ẹnjìnà àjáde bẹ̀.
8: Orúkọ mi ni Alabi Daniel, ọmọjọ Ṣibíọba ní abúlé Gbàtẹ́lẹ̀. So mi ò wúlò mo jọ kọ́ gba ẹ̀rí tèmi. Ìjọ náà mi ò nígbàgbọ́. Gàmá mi jẹ́ lóhùn gbọ́njọ́ náà. Ọkọ̀ fọwọ́ jí mi ni pé mú fóònù ẹ wá mo ní fóònù kẹ. Bàbá wa lè sọ ó sòrò lọ́wọ́ pé ẹgbà mẹ́rẹ́gà kó àlá mo sá fònáwọ́ fún ẹ̀yẹ fún ẹ pé ẹgbàjọ́ mi ò sá bìlí mi ò gbàgbọ́. Bóyá ló kò wọ ọjọ́ mẹ́ta bóyá ẹ̀ṣẹ̀ wọlé nìyẹn gbangba. Báǹkì wọn ò jẹ báǹkì orúkọ sí bẹ̀ báǹkì ló jìtì ló dẹ̀ sẹ́ǹdẹ̀. Mọ́kọ́ bó fowó yẹn kúrò sí òpè mi ó lọ. Mo á lọ sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé owó yìí mi ò mọ, kó má lọ di pé ọmọ máa wá mi kiri okùn. Mo tún dá padà sí Egypt pé wàhálà wọn ni tó bá fẹ́ yọ owó wọn náà ni mi ò ṣàfọ̀ ọkàn. Gbẹ̀gbọ̀n yẹn wá bọ́ sígbà tí mo fẹ́ sign out ní sùkúngbà yẹn pé kí mo gbà yẹn mo kọ project mo ṣe ogbo ẹ̀. Mo ní àbí kíní wàá tí wọ́n sọ pé láwọn mi pé mo gba owó kan wá ní ìdè òwúrò tó gbọ́ ni owó yẹn ni mo ní ṣó possible ṣàwó tí ò ń ṣe fún. Mo ní tó bá jẹ́ lóòótọ́ ni ọlọ́run pé bàbá yìí mo fẹ́ gbà tí ọdún yẹn máa fi parí. Bàbá kò níye kó ìgbà tí mo gba first one yẹn that same month mo fẹ́ sign out mo fẹ́ ṣe tán gbà yẹn. Sọ̀rọ̀ṣọ̀ wa ni pé ká lọ fọwọ́ kọ project. Mo ní modern age báwo ni mo fọwọ́ kọ project a ṣáàdà ló fọ more than 7 months tó ti fún wa ní assignment yẹn. Mo wọ kí ni àwa lọ bá ó wá kú 1 month to the sign out àwa lọ bá ó wá ní pé ẹ̀yin ṣeré tó tó máa fojú yín rí ẹni graduate àdẹ̀jú 7 lọ lọ́wọ́ ẹ̀ and it's a very nice man. A tún lọ bá pé báde jọ ó ní kí a gbọ́dọ̀ fọwọ́ kọ ni wọ́n á bọ́ sínú ònù mo ti gba kámú mo ṣáà fọwọ́ kọ débì kan. Mo kọ̀ wá tún kí bàbá yìí Ọlọ́run pè é jọ ẹ̀ mọ̀ kàn mọ̀ kó tó ta mí jíjọ ẹ̀ ní ọwọ́ àláìf tọwọ́. Bàbá ni pé wọ́n mọ ológun tọ́ ní pé òun ní gájẹ́tì yìí ní kò sá bí kékeré sá mú 200 naira tó fi ṣe rúbọ. Ní èmi ló ń bá wí mo sá mú 200 yìí jọ yẹn kò sá sẹ́ǹdẹ̀ pé bàbá màá ṣe màá làlùyọ kojú ọ̀sẹ̀ kan àwọn ọba ó ní ẹ lọ fọwọ́ kọsẹ̀ mo ní olúwa jọ ọlọ́run ṣe bí bàá ti sọ pé a máa ṣetán máa ṣoríire ọlọ́run jọ kojú ọjọ́ mẹ́ta lọ mo ṣáà kọ mo fi ìgbàgbọ́ kọ àwọn tó kù náà tọ́ tẹ̀lé mi dókè àwọn dìbọ̀kọ́ tó bá ti sọ ni ọ̀hún náà tẹ̀lé mo ní ẹ ṣáà yẹ̀ká máa kọ́ àṣà kọ́ àṣàrìbí kan tán pa ilé ó kú ọjọ́ mẹ́ta kó ṣẹlẹ̀ rí mo lọ bá ní ó kàn ní ké go and bring on your project kó ṣẹlẹ̀ rí. Mo ní ká lọ gbé fún sẹ́kẹ̀tì báyìí gbé fún sẹ́kẹ̀tì nìyẹn má sọ pé bàbá yìí kò sí kò wó ó wá yà mí lẹ́nu pé ó ní ká padà wá rọ̀lẹ́ a dẹ̀ padà lọ ọkọ̀ sọ sẹ́kẹ̀tì ti pé ẹ lọ when they come back tell them to go and print to bring the hard
0: printed one
8: print over ma ò kí ẹ àdẹ̀ sí kọ́ tán gan èmi kan sì bẹ̀rẹ̀ sí kọ́ bàjẹ́ sáà lọ sọ ẹ̀rọ ìjọ tó máa defend gangan jọ ẹ̀ ló sign ọ̀rẹ́ àwọn kan ní wàá sọ pé sheriff wọ́n máa lé wọn lè dànù wọn ò ní mo ní pé orí kan ọ̀dá àlùkọ̀ mi ò gbà sí tẹ́tẹ́tẹ́ mo ní torí ẹ̀ nìkan ọ̀dá àlùkọ̀ sí nítorí ẹ̀ nìkan ọlọ́run dẹ̀ pa àlùkọ̀ rẹ nítorí ẹ̀mí jẹ́ ọmọ bàbá ṣe bí ọba ọlọ́run máa dá mi sí ọmọ iṣẹ́ àdìmí mú pé tó ní àmà ṣiṣẹ́ àárọ̀ ọjọ́ yẹn ni bàbá yẹn dé and he's the chief supervisor of all tọ́ọ̀bà rí wọn kò sẹ́ ọ̀lẹ̀ kọ́ọ̀lẹ̀ conduct anything bàbá yẹn sáyọ́ yà ká máa bọ̀ ẹ máa ṣẹ́ tu mi mo ní kò sí wàhálà ọ̀dà dì ó ṣẹ́ ẹ̀ nàìjọ́ yẹn I defend we are the second group to defend and we pass out by
0: him. Let somebody shout hallelujah.
6: Wow!
0: Gbogbo àwọn ọmọ rẹ wọ́n máa ṣe àṣeyọrí.
6: Amen.
0: In the name of Jesus.
7: Amen.
0: Hey, gbogbo eyin te ti deal for promotion.
1: All of you that are due for promotion.
0: Ah, loruko Jesus. Iwo na gba we gbega.
1: Amen. You
0: can won yin yan man claim le, yin man claim we ni. Iri owuro ase wa nbe o.
1: O gbo
0: ri owuro.
1: She listen to the money.
0: To ki fe tele.
1: She had been feeling before and she passed her promotion exam.
0: Asembe ni iri owuro.
1: Awon
0: kan ma fojo. Awon kan yo ah, mo fo iri owuro. Ase wa nbe. Agba Olorun wa nbe. Loruko Jesus. O ya lo ra no gba. Ah, eta wasi mi sir.
1: Stretch your hand towards me.
0: Gbogbo omo ti na ma sori re.
1: Amen. All your children too will prosper.
0: Eyan gboro mo sanre lele.
1: One must not fail to pay off.
0: Claim our testimonies.
1: Claim all these testimonies.
0: Olorun ni agbara po.
1: God is so powerful.
0: O fe da ilo.
1: He want to answer.
0: Asete na o me jade. Loruko Jesus o ma ri anu gba.
2: Amen.
0: O ma ra anu gba. So pe ma ra anu gba. So pe mo ma ra anu gba. In the name of Jesus.
2: Amen.
0: Ogo re ma jade wa. Era wa re ma tan. O ma tan.
2: Oh, my God.
0: In the name of Jesus.
1: In Jesus' name.
0: I wait
1: till tomorrow.
0: If anybody.
1: Mo
0: photograph
1: it. Come along with your
0: passport. Passport one.
1: Oh, my
0: God.
1: Sorry,
0: on your Friday late.
1: You see this Friday?
0: Tó bá ti wari.
1: If you never come before,
0: miss
1: don't miss this.
0: Breaker oil or what?
1: That breaker oil.
0: White oil.
1: And white oil.
0: Your left hand
1: and below.
0: Si. Wa de gbe omi ra pada. Wa de da ororo breaker oil yen sinu e. Emi ni ma salaye bo se ma lo egun yen gbono pare. Ona to di o gbono la. Agbara kan lo ma break e. Ko le ro na lo. E ka kan be tan seri ni ran re. Eni kan lo ma break e. Iwo de leni na. Amo ku igbese. I want to go woli wa gba one testimony be wa ba farabale bo oluwa olorun re mo palase bo oluwa tin bete mi e wa
1: na
0: wajo oluwa tin mi do aye re ma dide
2: amen
0: eyin mummy ati daddy mo so fun e so fo mo yin
1: in
0: te fe ni pe ko so wo yin e fe lo
1: Jerusalem
0: ojo wo la ma lo a ma lo ni on the 12th of October a kombe la gba olorun ni on the 19th of October
1: se
0: ko pere ni add the Jordan
1: add the
0: Israeli and when become bad
1: no
0: bibeli o ma salaye wa mo pe
1: ko
0: ye ko mo de be mo soro jade bi woli loruko Jesus aye re ma dide mo la ye re dide aye ma dide aye ma dide aye ma dide in the name of Jesus. Bobby sir,
1: listen to me sir.
0: Bobby sir,
1: listen sir.
0: Account woli e
1: prophet's account
0: o ye ko ma sori
1: supposed to know it offer
0: to ba ti ma account woli e sori
1: prophet's account
0: ko ti complete o gboro mo account woli e sori
1: ye ki pe fun
0: 30 32 67 0285 bale kan si
1: listen to it again
0: 30 32 67 0285 Mustafa Solomon Moses one lo ma gbe jade ni Fourth Bank loruko Jesus wa ri anu gba
2: amen
0: so pe mo ma ri anu gba gbogbo eyan lojo bi oni oni wedding anniversary loruko Jesus e lo ra anu gba
2: amen
0: ojo ayo re leleyi
1: ora
0: ayo saye re
1: I send joy to your
0: ati
1: life
0: ati si gbe yawo re
1: buku
0: fun ojo re
1: I bless them
0: mo ran anu ati agbara Olorun ati ojure re
1: senu
0: aye o ya lo ra anu gba wa gbadun aye
1: emi e
0: ma go in the name of Jesus.
2: Yes.
0: Happy birthday.
1: Happy birthday
0: and happy wedding anniversary.
1: Loruko Jesus
0: ya lo ra anu gba
1: amen in Jesus name.
0: Oruko awon celebrant
1: the name of the celebrant
0: o wa bi
1: that we have here
0: number 1 Zamzo Samsaliu
1: Samsaliu
0: Enekeji
1: the second
0: Alade Motorodun
1: Alade Motorodun
0: Eneketa Jade Sola Oyewole
1: Jade Sola Oyewole
0: number 4 Rufai Olanireti
1: Rufai Olanireti
0: ati Ajoke Badmus
1: and Ajoke Badmus
0: happy birthday to
1: happy
0: you
1: loruko
0: Jesu
1: ojo
0: re orun aya ti mi
2: amen
0: e o de ra anu gba
2: amen
0: Jesu Oluwa wa
2: amen
0: igbala ko si